0: ọjà máa bọ́ ò lọ fà, mo fẹ́ tó wé lọ fàfà, kí máa chọ́kọ́ máa gbọ́ lọ́rùn fà, ṣé ó ní nǹkan tó bọ́ lọ fà, bó ọ̀sùn bọ́ ò lọ fà, mo fẹ́ tó wé lọ fàfà, kí máa chọ́kọ́ máa gbọ́ lọ́rùn fà.
1: Cool FM, too rich for the other frequencies.